òpilẹ̀ sí lọ́wọ́ bẹ́ẹ̀ ti ẹ̀rọ já ọkọ̀. Wọ́n ti ṣàyí tó pọ́njẹ láàrin ọ̀gẹ̀dẹ̀, pàpàǹdúdú ni wọ́n ṣẹ́ kúlẹ̀ fáráyé, wọ́n kówó jẹ tán wọ́n ṣòfin ìnira káyé ó lè máa le. Àwọn èèyàn tó yẹ kó rí jà ṣàngó, tájọ tún ń gbénú ìlú pọ̀. Àwọn èèyàn tó yẹ kátàkárà tùpà, tí wọ́n tún tanáwò lọ́kànjọ́ ọmọ.